0: lórí pápá ìfẹ́ lẹ́tọ̀. Ètò ni lórí pápá ìfẹ́ Nikoni Eagle 7 Sport Radio 103.7 FM. Pẹ̀lú èmi ọmọ yín, olólùfẹ́ yín, Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ náà lẹ tuntun gbọ́ lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ ń láǹfààní láti máa gbọ́ ìtò yìí lálẹ́ òní. Ojú òpó yẹn rèé, ìmá dà yín lágara. 070-7962-4367 070-7962-4367 Òhun lójú òpó tó dọ́dọ̀ tèmi lálẹ́ òní. Fún ènìyàn tẹ fẹ́ dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, gẹ́gẹ́ bí a ṣe ń tẹ̀sọ iwájú, ẹ tún lè pèsè ojú òpó eléyìí náà. 08077395056 08077395056 Ẹ̀yin obìnrin, báwo lè ṣe gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò sí? Ẹ̀yin ọkùnrin, kí ni ẹ lè sọ sórí ọ̀rọ̀ yìí? Hello, ẹ kalẹ́ o. Hello. Hello, ẹ kalẹ́ o. Ẹ sà, orúkọ yín àti ibi tẹ́tí ń pè mí.
1: Ẹ máa bínú ṣé mo lè sọ orúkọ mi bẹ̀ àbí ṣé mo lè sọ ibi tí mo ti ń pè yín ẹ̀mí?
0: Bẹ́ẹ̀ni, orúkọ yín àti ibi tẹ́tí ń pè yín lákọ̀ọ́kọ́. Kí ló orúkọ yín àti ibi tẹ́tí ń pè?
1: Ṣé mo lè sọ ibi tí mo ti ń pè ẹ̀mí ni sọ orúkọ mi?
0: Ok, no wahala.
1: Láti LIT ni mo ti ń pè ẹ̀mí ni sọ orúkọ mi, torí ìlú Mọ́ọ̀ká.
0: Ok, go ahead.
1: Ọ̀rọ̀ yín sà, ṣé ń gbọ́ mi?
0: Mo gbọ́ yín.
1: Tó bá jẹ́ mi náà, màá bínú. Ibi tí àwọn tó ti ń pè yín tí wọ́n tó sí, èmi ò ní tó sí bẹ́ẹ̀. Níbi ni pé ọkùnrin lèmi náà. Ìyàwó mi dẹ̀ dìlíìtì gbogbo àwọn nọ́mbà àti àwọn mẹ́sẹ̀jì dẹ̀ ti jọ mí. Inú ọ̀ máa rò gba bò mí. Ṣé ẹ gbọ́ mi sà?
0: Mo wà pẹ̀lú yín sà.
1: The first time tí máa pín ni ibẹ̀ mo máa ń fọ́lù yín àti sport
0: ìyẹ́tẹ̀
1: máa ṣe àti any program máa ń fọ́lù yín.
0: Ẹ ṣe mo dúpẹ́ o, ẹ ṣe àdúpẹ́.
1: Tó bá jẹ́ mi náà màá bínú. Lórí tí ó lè fi àwọn mẹ́sẹ̀jì ẹ̀ tó bá yẹ pé kò sí nǹkan kan láàrin wọn sùtọ́. Ó ti ṣàlàyé fọ́kọ ẹ̀ ó ní mistake tó ṣe ó ṣàlàyé fọ́kọ ẹ̀ àwọn mẹ́sẹ̀jì ó dìlítẹ̀. So ó tí èèyàn tó bá sọ pé èèyàn rí ẹ àbí ọlọ́run rí ẹ kí ló dé tó jẹ́ kéèyàn rí ẹ. Òun sọ pé ọlọ́run rí ẹ ó jẹ́ kéèyàn rí ẹ. Ta ló fẹ́ bìlífù pé ọlọ́run rí ẹ láì jẹ́ péèyàn rí ẹ? Ẹ pé ìtọ́ ọlọ́run á fún yín ṣe.
0: Ẹ ṣe mo dúpẹ́ sá. Zero seven zero seven nine six two four three six seven. Lójú òpó tó dọ́dọ̀ tèmi. Hello, ẹ kalẹ́ o, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Hello.
2: Ẹ kalẹ́ o.
0: Yes, ma.
2: À ń pè láti pápá ni o.
0: Láti pápá.
2: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ bá mi dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí.
2: N tí mo rí sọ sọ̀rọ̀ yìí ni pé kò sí trust níbẹ̀. Trust yẹn ò sí ń bẹ̀ mọ́. Ibi tí trust bá wà, bó bá ṣe sọ, a gbà bẹ́ẹ̀. Even àtọ̀ kó jẹ́ rọ́ náà ni. Torí trust tó wà nínú ẹ̀, a gbà á fún bẹ́ẹ̀. N tí mo rí sí nìyẹn sà.
0: Orúkọ yín mà àti ibi tẹ́ ti ń pè mí.
2: Mo ń pè láti pápá. Orúkọ mi ni Monísọlá.
0: Ẹ ṣe mo dúpẹ́ mà.

0: 070-7962-4367. 070-7962-4367. Ni ojoko to do te mi lale woni. Oro lo dele yi. Eyin te ti lanfani lati gbo. Bawo le se fe ba wa da si oro to wa nle yi. Nibo lo ti wo wa. Tani eni ta ma dale bi. Se won ti enro lo pada wa. Sele bayi, elo e kale o.
1: Hello.
0: Elo e kale.
1: Hello.
0: E kale. Yes, sir. Oluwa lo nto, oruko yin ati bi te tin pe mi.
1: Lati papa ni.
0: Lati papa oruko yin, sir.
1: Babati lo nsoro.
0: Babati.
1: Oleye.
0: Okay, e ba mi dasi.
1: Aha. Ari wi pe eni yi.
0: Mm.
1: Te ba wo dada.
0: Mm.
1: Eni pe obirin yen o jebi.
0: Mm.
1: O tun jebi.
0: E sa wo.
1: Nítorí pé ó ní ìpayà ọkọ ẹ̀, ó lè mọ̀ pé àwọn ọkùnrin alówó lára ju obìnrin lọ. Ìdí nìyẹn tó fi sáré ṣe kí ni tó fi ń dìlìtì àwọn communication tó wà láàrin wọn. Ìkejì.
0: Ok.
1: Bẹ́ẹ̀ni, ìkejì níbẹ̀, tẹ bá wo dáadáa. Ẹ rí wípé obìnrin yẹn gọ́gọ́ ti ń lérò lọ́kàn ara rẹ̀ wípé gbàtọ́ òun ti ríṣẹ́. Tí ibi tó jìnà sí òun ọkọ ti ń yàtọ̀. Ìkẹta, ó ṣeé ṣe kó jọ pé ọkùnrin yẹn gangan fúnra rẹ̀ ó ti ń rò ó wípé ọkọ yìí ó dàbí pé kò fẹ́ ṣe déédéé bí ìgbà táwọn jọba papọ̀ mọ́. Nítorí pé ìgbà tí ó bá tọkùnrin àtàkùnrin papọ̀ wípé jọ ń lọ bí tí wọ́n dé wọ́n ríra wọn. Ibikíbi tí ọkùnrin bá wà tó ti ń ṣiṣẹ́ tó ti pé ọdún kan tí ò dẹ̀ ń wálé dédé ẹ̀jẹ̀ aṣọ tòótọ́ tí ò bá fẹ̀mí ọlọ́run nínú ẹ̀
0: dáadáa.
1: A ní girlfriend, kí ni girlfriend yẹn fi ń ṣe? Òun ló mú kẹ́mi máa fà sílé mú. Ó wá ṣeé ṣe kí ọkùnrin yẹn náà kó máa wá excuse fọkùnrin ní gbogbo wa. Tó bá ń wá excuse kò sí nǹkan tí ò lè fi tẹ́wọ́ tó bá nǹkan kékeré báyìí. Ó máa sọ ní ńlá ni. Nítorí pé tí ìfẹ́ bá wà, ó jẹ kó gbà. Ìyàwó ti sọ yẹn láti ti bẹ̀bẹ̀. Ó jẹ kó gbà. Tó bá wà gbà, kó máa wá fi, kó máa wá sọ. Díẹ̀ díẹ̀ a rí mú. Ẹni tó ṣàbẹ̀bọ fún gan, ó lè má rí fi ìdí kókò kó tó sọ. Nítorí náà, ó gba ọgbọ́n. Tó bá bẹ̀ẹ́, tó bẹ̀ẹ́, tí ò gbọ́. Tó bá jẹ́ pé ó ti bí mọ bí mélòó kan. Tó mọ̀ pé ohun tóun fẹ́ bí òun ti bí. Tó bá yìí lè ṣẹra ró kó fèsì àwọn ọmọ ẹ̀ fún 7-6 years. Tó bá yìí rí ó lè máa kọ̀ntínú ìgbà tó ti fowó oúnjẹ ránṣẹ́ láti ẹnu ọmọdé ọkọ ẹ̀. Ó ṣeéṣe tó bá tẹ́bọ̀ lọ́dọ̀ obìnrin míì níta.
0: Kó tún padà wálé.
1: Kó padà wá sílé. Tí ò bá wá tẹ́ tọ́lọ́ bá fún lórí ọ̀fẹ́ tí ò bá lè mara dúró kó fẹ́ lù mí kì í ṣẹ̀ṣẹ̀.
0: Ẹ ṣe mo dúpẹ́ sá. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí sá.
1: Pápá láàrin ní Babatí ọmọ òye lẹ́yẹ ló
0: pè. Ẹ ṣe mo dúpẹ́. Ọ̀pọ̀lọ yín ò ní jọba. Lórí pápá ìfẹ́ lẹ́tọ̀. Ètò ni lórí pápá ìfẹ́ nìkan Eagle 7 Sport Radio 103.7 FM. Tafidikalẹ̀ sílùú Abẹ́òkúta ti ń ṣolúlu ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ alẹ́ òní ó ti dé ojú ẹ̀ báyìí. Mo ṣe láǹfààní láti mú àwọn ìpè kan sí méjì sí mẹ́ta sí mẹ́rin kí n tó sọ àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. 070-7962-4367 070-7962-4367 Ẹ̀lọ́ ẹ̀kalẹ́ o.
2: Ẹlẹ́yẹlé ń wọ́n bá ọ lọ.
0: Ẹ̀kalẹ́ sà, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí.
3: Adékunlé láti Ìjọ́ta.
0: Adékunlé láti Ìjọ́ta.
3: Bẹ́ẹ̀ni sá.
0: Oya ẹ bá mi dá sí ọ̀rọ̀ yẹn. Ojú wo lẹ̀yìn fi wò.
3: Ẹ rí tá a bá fẹ́ wo ọ̀rọ̀ yẹn dáadáa sá.
0: Ẹkùnrọ́
3: la bá. A lè sọ pé ká bú obìnrin yẹn ní taratara.
0: Ok.
3: Torí àwọn Yorùbá bọ̀, wọ́n ní bí alágbá ọba lanu. Ògiri ò lè wọbẹ̀.
0: Bí ògiri ò bá lanu, aláǹgbá ò lè wọbẹ̀.
3: Bí ògiri ò lè wọbẹ̀.
0: Hello. Òrèbètè, ìbá dára kẹ́ pé padà. Ojú òpin yẹn ò tí yí padà. 070-7962-4367. Hello, ẹ kalẹ̀ o.
4: Hello.
0: Ẹ kalẹ̀ sà.
4: Ẹ sà, èmi tí mo pè yín. Mo ni mo fẹ́ dárúkọ.
0: Ok.
4: Ẹ má bínú. Ẹ jẹ́ ká fi wé pé àárín ara wa.
0: Kílẹ̀ wí? Kílẹ̀ wí sà?
4: Mo ní ẹ jẹ́ ká fi wé pé àárín ara wa.
0: Ok. Ok.
4: Èmi àti yín jọ ń ṣe ọ̀rẹ́. Ẹ háìdì kan fún mi. Báwo ni màá ṣe trust yín? Ẹ understand me sà?
0: Mo wà pẹ̀lú yín.
4: Èmi àti yín jọ ń ṣe ọ̀rẹ́. Ẹ dẹ̀ ń háìdì fún mi. Báwo màá ṣe trust yín?
0: Kò ní múlẹ̀, trust yẹn ò ní múlẹ̀ dáadáa.
4: Ẹ má pa ọyọ.
0: Mo ní trust yẹn ò ní síbẹ̀ dáadáa.
4: Ẹ ọ̀dà sáà ní bẹ́ẹ̀. Ṣé òun kọ́ tún ṣẹlẹ̀ ni? Ẹ̀bẹ̀ ń kọ́ tún mọ̀ rò pé wúmà ẹ̀ náà tọ́ lè ṣe. Ní ọgbọ́n ọmọdé ti tèmi ni pé àwọn tí ọkọ̀ wọn ṣàlàyé fún pé kò sí nǹkan kan láàrin wọn àbí pé tí ọkọ̀ wọn lọ ń fẹjọ́ sùn àwọn fámìlì ọkọ̀ wọn àbí nǹkan ṣe ń gbọ́ mi.
0: Mo wà pẹ̀lú yín sà.
4: Kí àwọn náà kí wọ́n padà lọ ṣàlàyé fún wọn pé bàbá àwọn ẹdí ọkọ wọn pé bàbá ló ń ṣe láàrin mi àti vice man yìí o ẹ jẹ́ kí lọ pè wá o àwọn tọ́mọ̀ pé ọkọ wọn lè bá sọ̀rọ̀ kan gbọ́. Wọ́n lè bá ọkọ wọn gbọ́ àìmí.
0: Mo wà pẹ̀lú yín, mo wà pẹ̀lú yín.
4: Best solution tí mo rò pé ó jẹ́ lè ṣẹlẹ̀ torí ọ̀rọ̀ yìí ó ti tú ní láàrin ọkọ àti ìyàwó. Bible dẹ̀ fọwọ́ sí divorce o.
0: Ok, ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe mo dúpẹ́ sá. Olúwa ló tàn án, ìtí là tó tàn yìí. Olúwa ló tàn án. Lórí pápá ìfẹ́ lẹ́tọ̀. Ètò ní lórí pápá ìfẹ́ nìkànnì Eagle 7 Sport Radio 103.7 FM. Pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Samuel Owóyẹmí fẹlẹ́fẹlẹ́ láyé. Fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí èmi kan Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe. Ẹ̀lú ẹ kalẹ́ o.
5: Ẹ̀lú ẹ kalẹ́ sà.
0: Ẹ kalẹ́ sà, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè mí.
5: Orúkọ mi Adémọ́lá láti Ìtorí.
0: Láti bọ́sà.
5: Láti Ìtorí.
0: Láti Ìtorí. Ó yá ẹ bá mi dá sí ọ̀rọ̀ yẹn.
5: Ẹ o, kan tó wà lẹ àwọn èèyàn ti sọ̀rọ̀ tó pọ̀.
0: Ok.
5: Bẹ̀rẹ̀ nǹkan tẹ́mi kọ́ ni bẹ́ẹ̀ ni pé kí ìyàwó yẹn tó bá mọ̀ pé ọwọ́ ẹ̀hún mọ́ tí ó dẹ̀ jẹ́ alágàbàgebè ìyàwó torí kò sí bí fẹ́ jẹ́ ọkùnrin jòwújobìnrin lọ láti lẹ̀ ni.
0: Ok.
5: Ṣùgbọ́n tó bá lè pe fámìlì ìyàwó, fámìlì ọkọ, kó dẹ̀ pe báyìí pa yẹn sórí ìdúró. Ọjọ́ yanjú ẹ̀ tó bá yẹ kó kò sí wàhálà torí kò ìzì kọ́kọ́ fìyàwó lẹ́sílé tó má ṣe báyìí pa gan ará àdúgbò ó lè jẹ lára àwọn neighborhood ṣé o àwọn bàbá yẹn náà ó máa ba marriage jẹ long distance relationship kò nágbára gan a ó dára wa jura wa lọ. So ní sẹ́ńtírì táwa ẹ̀yìn dẹ̀kẹ̀rẹ̀ kan tí èèyàn bá fi sílẹ̀ lẹnu ewúrẹ́ ń gbé o.
0: Lẹnu ewúrẹ́ ń gbé.
5: So ọjọ́ kí wọ́n yanjú ẹ̀ láàrin wọn ìyá òun ò ní bàjẹ́ o.
0: Àmì àṣẹ Edumare, ẹ ṣe mo dúpẹ́ sá.

0: ọ̀rọ̀ yìí. Ẹ má gbàgbé ibi tí mo ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ń gbọ́ tẹ́ni yìí náà. Ẹ kàlẹ́. Ẹ kàlẹ́ sà. Ẹ kàlẹ́ sà, ẹ bá mi dá sí ọ̀rọ̀ yìí.
1: Ṣẹ̀rí
0: Ṣọ́ọ̀kì
1: tá a máa gbọ́ yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó jẹ́ ọ́ìlì fún ẹ̀yìn ìfẹ́. Tí kò bá ti sí tí ò lè lubricate yẹn mọ́, ẹ̀yìn ìfẹ́ yẹn máa knock. Kò dẹ̀ nílé tẹ̀sí máa gbọ́. The accident is already occurred. Mo ti arábìnrin yẹn, mo ti gbóhùn yẹn. Ó máa ní sùúrù ní the matter of time. Ó sọ ọ́ lówó nílùú ọkọ̀ òun padà. Ó ti gba sùúrù. Because first yẹn ti o ti ní accident. Sí kẹ́ńtífẹ́ unit ló wà báyìí. Bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ gba sùúrù kó ṣèlẹ́wó lé lórí kó gbàdúrà kó rín àwọn tó bá first tó lè gbọ́ tọkọ yẹn lè gbọ́dọ̀ sí lẹ́nu. Ó bá wọn sọ̀rọ̀.
0: Ok sir.
1: Kò máa ní sùúrù o. Ẹ pé tó.
0: Ẹ ṣe mo dúpẹ́ sá. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, tó bá jẹ́ wípé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni lórí pápá ìfẹ́ létò ìtòní lórí pápá ìfẹ́ nìkanì Eagle 7 Sport Radio. Ṣé èèyàn á jẹ́ kí n dá sí ọ̀rọ̀ yìí? Àwọn ìpè yẹn ń wọlé. Bóyá ẹ jẹ́ kí n kọ̀ mú bí ìpè méjì. Ẹ̀lọ́ ẹ̀ kalẹ̀ o.
2: Ẹ̀lọ́.
0: Ẹ̀ kalẹ̀ sà.
2: Ẹ̀ kalẹ̀.
0: Yes sà, orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè mí.
2: Orúkọ mi ni David.
0: Láti bó sà?
2: Láti Onígbẹ̀dù.
0: Láti bó sà?
2: Láti Onígbẹ̀dù.
0: Láti Onígbẹ̀dù. Mr. David ẹ bá mi dá sọ̀rọ̀ yìí.
2: Ọ̀rọ̀ yẹn ó ṣe kinní díẹ̀. But nǹkan tó ṣẹlẹ̀ démi rí ń bẹ̀ nínú ọ̀rọ̀ yẹn ni pé ọkùnrin yẹn níbi tó wà yẹn òun náà ti lójú kan bẹ̀. So excuse ló ń wá láti fi kọjọ́ ti lé. So pé òun kóhun ṣáàrí kékeré nǹkan kékeré kan kó dì mú. Nǹkan tó wà ń bẹ̀ gangan ni ẹ̀kọ́ ọkùnrin jọ ní gbogbo wa. So òun ni.
0: Ok ok ẹ ṣe mo dúpẹ́. Ọ̀rọ̀ yìí ibi tó pín sí lóríṣiríṣi ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti láǹfààní láti pè wọlé tẹ́ ẹ ti dá sí lọ́kùnrin lóbìnrin mo kì yín mo ṣe yín pẹ̀lẹ́ àjọṣe wo ní bàjẹ́. Ìrìn àjò ìfẹ́ lágbára púpọ̀ tó jẹ́ wípé nígbà míì ohun tó kọjú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Nítorí ohun tí mo fi bẹ̀rẹ̀ ètò yìí ẹ̀rọ VAR mo fẹ́ fi áńgùn yẹn wò ó. Mo sọ wípé àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ lórí pápá ìfẹ́ tó fi dé ọ̀dọ̀ VAR pé àwọn èèyàn kan wo ìrìn àjò ìfẹ́ yín bó ṣe ń lọ. Àwọn nǹkan fẹ́ dáadáa fún yín àwọn nǹkan ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọn ò fẹ́ dáadáa fún yín nínú ìrìn àjò ìfẹ́. Ẹ jẹ́ kí n ṣe ọ̀rọ̀ yín ní part 1 lálẹ́ òní. Màá tẹ̀síwájú lágbára Ọlọ́run ọ̀rọ̀ yìí ò tí ì tán síbẹ̀ nítorí ó tún ní ohun kan tí mo fẹ́ jẹ́ kẹ gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó wà nílẹ̀ yìí gangan. Ẹ̀lọ́ ẹ kalẹ̀ o. Ẹ̀lọ́. Ẹ̀lọ́ ẹ kalẹ̀ o.
3: Ẹ̀lọ́ sọ ẹ kalẹ̀ sọ.
0: Ẹ jọ̀ọ́ ní pápápá orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè mí.
3: Adékúnlé láti Jota tó pèlẹ̀ kan ni sà.
0: Ok ní pápápá o yà.
3: Gẹ́gẹ́ bí mo ṣe sọ sà pé ọ̀rọ̀ yìí bí ògiri ò bá lanu alágbà ò lè wọbẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ kọ́kọ́ fi síwájú. Ìfẹ́ tá à ń wò yìí ilẹ̀kùn ni ẹni tó bá mú lọ́wọ́ Ọlọ́run ni kó ràn lọ́wọ́ kó sànú. Ní péréte sà kí n sọ pé ọkọ yẹn gan ló fi àyè yẹn sílẹ̀. Torí nígbà tí ìrìn àjò ọkọ ti jìnnà sí ìyàwó ló ti di pé gáàpù yẹn ó ti wà bẹ́ẹ̀. Bọ̀ ẹni tí wíta tó wá ń gbé oúnjẹ tó ń dìlìvà oúnjẹ yẹn fún obìnrin yẹn fi ń ṣe ẹnì kejì tí wọ́n fi jọ ń sọ̀rọ̀ nìyẹn. Ọlọ́run ló ran obìnrin yẹn lọ́wọ́ kó dẹ́kun fún àdúrà. Ẹ ṣe sá.
0: Ẹ ṣe mo dúpẹ́ sá.

0: gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. Wípé ọ̀nà bí ààrùn ẹ̀jẹ̀ kí n kọ́kọ́ wò ó bẹ́ẹ̀. Má rò wípé àwọn nǹkan ò wo bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò ìfẹ́ yín o. Má rò wípé gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ lórí pápá ìfẹ́ yín àwọn èèyàn kan ò rí o. Níbi tí inú àwọn èèyàn kan ti ń dùn sí ohun tó ń ṣẹlẹ̀ lórí pápá ìfẹ́ yín, bẹ́ẹ̀ ni inú àwọn èèyàn kan ń bàjẹ́ lórí ohun tó ń ṣẹlẹ̀ ní orí pápá ìfẹ́ tiyẹn. Wọ́n ní tí ògiri ò bá lanu aláǹgbá ò lè wọ gírí. Kí lẹ fi bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ yín? Ṣé trust yẹn wà ń bẹ̀? Ṣé ẹ gbàgbọ́ nínú ara yín wípé tí wọ́n bá ní ìyàwó mi ṣe léyìí? Mo lè yarí délẹ̀ pé láíláí ìyàwó mi ò lè ṣe yìí. Ìyàwó ẹ náà bá wa sọ wípé báyìí lọ̀rọ̀ ṣe jẹ́, kó dẹ̀ fi inú kan ó fi ṣàlàyé àwọn ọ̀rọ̀ tí ò fẹ́ yọkan pé méjì, ẹ mọ̀ pé tẹ́lòmíì bá ń parọ́ bóyá torí ìrìn àjò tí mo ti rìn lórí iṣẹ́ yìí ni. Tí ẹlòmíì bá wá bá mi tó bá mú àwọn àlàyé kan wá síwájú mi, ó bá ń parọ́ màámọ̀ torí ibi tí mo ti rìn dé ni. Ká wá sọ wípé ẹni tẹ́tijọ́ fẹ́ra yín tí ọmọ bíbí ti wọnú ẹ̀, tó bá ń parọ́ fún ẹ, ó yẹ kó o mọ bó o ṣe lè gbé ọ̀rọ̀ yẹn sí. Ibi tí ọ̀rọ̀ yìí pín sí ó pọ̀ dáadáa. Ṣé ibi tàwọn etí kẹta ni? Ṣé ibi ti àwọn oní VAR tí wọ́n lọ ń sọ àwọn ọ̀rọ̀ kan fún ọkọ rẹ? Kí ni nǹkan tí wọ́n fẹ́ gbà nídìí ẹ̀? Ẹni yìí ń pè mí, ẹ jẹ́ ń gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ náà. Hello, ẹ kalẹ̀.
1: Hello,
0: ẹ kalẹ̀ sà ní pápápá.
1: Ẹ kalẹ̀.
0: Yes, sà, orúkọ yín àti.
1: David, èmi mo pè padà.
0: Ok, ní pápápá.
1: Ibi tí mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan ni pé ó ti ṣe mí rí. Ó máa sọ pé mi ò gbani, kò ti bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ̀ tó. Torí nǹkan tó ti wà lọ́kàn pé kí n bọ̀ tí ó bá padà iná ilé náà lẹ́nu mọ́ rán kó máa padà ìyá gbẹ.
0: Ok, ẹ ṣe lárúgbìn. Bí mo ṣe ń sọ lọ, lótìtọ́ àti lódodo long distance relationship, ó gba grace, ó gba àwọn ọ̀rọ̀. Mi mọ bí mo ṣe fẹ́ ṣàpèjúwe ọ̀rọ̀ yẹn láti sọ ọ́ di mímọ̀ wípé ẹni yìí ọkọ mi ni tó bá padà dé, ìyàwó mi ni tó bá padà dé. Ṣùgbọ́n nítorí àwọn nǹkan tẹ́ fi pinlẹ̀, tẹ́ fi bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó yín, tí ọkọ rẹ bá lọ bí ọdún méjì, oṣù méjì, tẹ́ dẹ̀ mọ́ra yín délẹ̀délẹ̀ dáadáa, tó bá dé ọkọ rẹ náà ni, ìyàwó rẹ náà ni. I stand to be corrected. Tó o bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. No follow, I never judge. Ẹni tí wọ́n bá wá ń bẹ̀, tí wọ́n ń bẹ̀, tí wọ́n ti ń fi ayé àti ọ̀run búra fún pé yóò kò sí nǹkan kan nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Bí mo ṣe rómoró yìí, ọkọ mi dákun. Tí wọ́n ń bẹ̀, tí ò gbọ́, ẹ bá mi worúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ dáadáa. Ibi tó lọ yẹn, ó ṣeéṣe kó ti lójú míì síbẹ̀. Ó wá jẹ́ wípé ó ń wá àǹfààní, ó ń wá excuse kan láti yọ ẹni yẹn sílẹ̀, ẹni tí wọ́n jọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ìfẹ́ yẹn. Ẹ jẹ́ ń fi gígún ti ọkùnrin yẹn bẹ́ẹ̀. Ṣé wá rí ti obìnrin yẹn gangan? Ohun tí ẹ̀dá ò bá ní jẹ, ò gbọ́dọ̀ fi rún mọ́. Ìrìn àjò tó mọ̀ wípé ò lè parí, má bẹ̀rẹ̀ rẹ̀ rárá. àwọn kankan wà tó jẹ́ wípé ó mọ̀ wípé lótìtọ́ àti gbogbo tí ọ̀rọ̀ yìí bá padà bó bá padà di wípé àkàrà tún sepo ó lè bọ́ nínú ẹ̀ kí ló dé tó ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ní ìgbà kankan. Lótìtọ́ àti lódodo rider yẹn lè ní good mind láti rí bóyá kó wá máa bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ti sọ̀rọ̀ débi wípé ọkọ rẹ ò sí nílé ẹ ti sọ̀rọ̀ débi wípé ó ti mọ̀ wípé ọkọ rẹ ò ọkọ ẹ kò kí ń wà nílé lọ́pọ̀ ìgbà òun náà wá rí pé opportunity rèé láti máa wá síbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó lè ní mind pé kò fẹ́ jẹ́ kó feel lonely. Ó lè ní mind kó má jẹ́ wípé ìwọ nìkan ló ń dágbé pẹ̀lú ọmọ jẹ́ kí n wá máa bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí inú tiẹ̀ náà lè mọ̀ sí. Mo sọ wípé àwọ fẹ́lẹ́ bonú lẹ́ẹ̀kan kò jẹ́ ká rí inú aṣebi ṣùgbọ́n conversation yẹn kò gbọ́dọ̀ deep. Ó yẹ kó o ti cut conversation yẹn nígbà tó ti rí pé ó ti ń sọ ọ́ di lemọ́. Nígbà tó ti rí wípé ibi tọ̀rọ̀ yìí ń lọ conversation yìí gan lórí WhatsApp yẹn lórí ibi tẹ́ ẹ ti ń jọ ń chat yẹn kò yẹ kó long rárá. Tí ìwọ dẹ̀ mọ̀ wípé tí ọ̀rọ̀ bá padà jẹyọ lẹ́yìn ó ti delete gbogbo ẹ̀ kò sí ọṣẹ tó fẹ́ fi wẹ̀ ẹ́ kò lè fi mọ́ ìgbẹ́ kékeré létí àwo ni tójú bá kú ńbẹ́ ṣọ̀kan lè kú ńbẹ́ ni. I stand to be corrected. To ba fe tabi everybody o gbọdọ ma ronu bi everybody. Obirin awon kankan wa ti awon obirin kan ma nse ti won o ki mo bi pe bi lo ma yori si owo ara won ni won le fi tu wa ara won se to ba ti ri pe owo ti mo n ba lo yi pelu arakunrin yi nu oko mi o ni dun si ti wípé àwa nìkan kọ́ là ń gbé ládùúgbò yìí èmi lè máa rò wípé àwọn èèyàn rí mi káwọn èèyàn máa rí mi kó jẹ́ wípé àwọn ni wọn yóò máa jábọ̀ fún ọkọ mi. Ẹ gbọ́ bó ṣe wá lójijì láìrò tẹ́lẹ̀ láìpẹ́ tó bẹ̀rẹ̀ sí ní là á mọ̀ wípé ta ni ẹni yìí. Lori Papa Ife Leto. Ito ni Lori Papa Ife ni koni Eagle 7 Sport Radio 103.7 FM. Pelu emi omo yin ololufe yin Samuel. Owo yemi fele fele laye. Opo nkan to sele lale oni latari oro tarabirin yen so. Iwo to fe wonu rin ajo ife. Ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí bẹ̀ kẹ́kọ̀ọ́ látara ohun tó ṣẹlẹ̀ yìí. Bí ọkọ̀ arábìnrin yìí bá padà fine. Tí ò bá dẹ̀ padà nǹkan kan dá mi lójú wípé tó bá jẹ́ lótìtọ́ àti lódodo orí òtítọ́ ni ìfẹ́ yẹn dúró sí ọkọ̀ yẹn á padà. Bọ́ bá lọ fún bí oògùn ojú ẹ̀ aká tó bá jẹ́ pé lórí òtítọ́ nífẹ̀ yẹn dúró lé lórí. Èyí kò jẹ́ ẹ̀kọ́. Èyí kò jẹ́ ohun tí ẹ ó máa ṣe àmúlò rẹ̀ nínú ìrìn àjò ìfẹ́ yín. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ń larúfẹ́ nǹkan wọ̀nyí kọjá. Ìwọ náà kí ni ìwọ náà ńlá kọjá nínú ìrìn àjò ìfẹ́ rẹ láhùn sọ̀rọ̀ sókè ẹ̀. Má jẹ́ kó lọ fà á kó tó sọ̀rọ̀ sókè. Ohunkóhun tó bá ń là kọjá nínú ìrìn àjò ìfẹ́ rẹ. Wá èèyàn kan kó fi tó létí pé wọ́n lè tọ́ ẹ sọ́nà. Irúfẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe irú ètò báyìí. Ẹ̀yin tẹ̀ ń wọkọ̀ tẹ̀ ń wáyà ìjọ mo bẹ̀yìn nítorí Ọlọ́run ni. Mi ò nílè ka àwọn àtẹ̀ránṣẹ́ yẹn lálẹ́ òní. Mo ṣèlérí I cross my heart. Tó bá di ọjọ́ mẹ́jọ láṣọba mi aláwòrán àbí màá kà á. Mo rí màá kà á lù. Ẹ̀yin náà sì lè máa fi tiyín náà ránṣẹ́. Níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ìwọ náà ní àwọn nǹkan kan tó ń là kọjá òun wọkọ òun wáyà kò fẹ́ jẹ́ ká yanju e. Don't go through it only. Ma je ko de gungun emi re ko to laun. E fe ba mi soro leyin to. Oju opo mi re 081 35 18 8116 081 35 18 8116 Ohun loju opo to dodo temi fun lara mi. E je ki n pari eto ke to ma pe mi mo be yin ni. Ọpẹ pataki lọwọ gbogbo awọn to pe lọ wọle lale oni mo ma dupe lọwọ yin ajọṣe wo ni baje ma gbagbe lati darapọ mọ Eagle 7 Sport Radio lori gbogbo oju opo ayelujara wa Facebook Eagle 7 Sport Radio Twitter Instagram YouTube TikTok Eagle 7 Sport Radio la nje na wa pa be yen awọn content kan yo ma ti be yen jeyo ma ro yin ke bere sine like ke ma follow wa ke le ma subscribe so YouTube wa ke ma ba carry last lori awon content yen bo si je mi na ni e fe tele loju opo aye lo jara afin temi o nilo idanimo loja to ba doja bayi won mo po doja ni emi ti tuto Samuel Omoyemi fele fele laye loruko mi fele ni gbogbo eyan mo mi si ebi ko loran bo